Ronaldo nu wa egbe ni titan abi FIFA on to blue allegrato mi ton le nanze we pe vide na Ronaldo won lan de yen kan we ye kan bi ole ko do we kun da o ko bo ne go da ga san si yin o si 50 po ton do se gbala le po me do atesan gbe le po do le no kondo po na do tin do bi bu po egbon vo o po bi bu ton egbon vo ehe no yin bi ba egbon le ngbo ton mi ton da ho lo su dale Evo no bedu ganchiro popo cheju fotome. E no yi tenga yedo do agbegbe miton le jida agun miton le jido kodo popo na on kanji fili. O atezangbe ja od o shodi o shodi ho ho. Wona sindo po podo meme sunu miton bagada shomoro podo ketu ton po na obimi lupo atezangbe ja ton. Oyan nu zangbe le po mi no tin do vo fun won dagbe ni latun po lo nu po mi won dagbe ni latun po o game ton lo we yin gan chiro popo teju foton oyan nu zan atun to le po eyin de gbon vo lo mi lodo zan hu hu lon ton le gbo to mi ton evo dinaza ojiro je ina do do na ogbe to le kon ton agbe mẹ̀mí tán lẹ́bù rẹ̀ sẹ́kùnù nukun tán náà àzọ́ tán lẹ́ wá gan kan jí àbí àgùnmí tán lẹ́jì ìwé náà yìí fọ́ wá òun jí ìwé ọ̀tọ́ náà pé ààyè bó pé èdòdó tán lọ́mọ ìlú jésù ń kọ̀mẹ̀ sàmẹ́dìdé ìjà mìíràntìndó kọ́ńdó pọ̀ ìrìnjẹ̀ yọ́yọ́ ìṣẹ̀nu lẹ́pọ̀ tọ̀mọ̀ ẹ̀ náà yí bá ìdò o disu location mi ton le po gan ti en me do afunu azon wa ton le po nu kon to ko da gunville po ton e mi u me po o wo e vo na ojuro je na do yiro agun de vo sinu kon to division wa ton de vo le de avo wa mo je na do na mi no jesu in come do se gbe le po mi no tin do sisen aloke iton Hey, no bed o ga cha ton po teju foton ma ehanje yoyo podo jire susu gege meton meme sun ledo service group 1 yelewe ja yedo segbe ja ija hon kanji file na 650 do poton me po devo epo le ten gbe player we ton me na tin da gbe ton leji bo na cha kan ha me me na fon titero din fie de menaji so hanji we meton me jale fon de menaji so hanji we meton me o ha 107 do when dagbe o won le gan ton la ayi kon o gbeto ru kuku le ton me do e na o gbeto le po kaka bo kuro na do le ko wa Ehe we yan asonda we yeyi na gun lo ogbedide gbon godo ganda hoton e Christ

egbe mi na dri do nu kan po lo biwo hi hi ami ton po sigba wa chibo mi na do hi agbe mi se gan ti lo jire o deton o to mi ndo ki kambio do ana hunu ku mi ton nu kun tun ton de mi do ki hi a o ho to wi tegbe mi kambio do away for your home ehe do hona o nu we do mi ton tu kla lo nu ton big boy meton agbasa meton nu we do meton ana tun ye do iha meton ji no po ha mi na ri ho mi plan mi plan mi de mi do ki hi a do po mi do ti to jesu in come un ho de te me na dri do nu kon po do ki hi a lo po do din o we a we to a holu leton ta ton a holu a to ta ton era din vie je ho ma o fi suno e a mi ton che gandu je do din vie je ho la mi fi suno hi ba ton a ha bi ton so che na do bu a ho to israeli ji to samalia ma ko atan to josaphat a ho lu juda ton ton ma bo so bu a ho lu o ho wi a we e so wa ina e ke yin o nyina to nu ko ku no to ma se gba de to e ton ma gba po do de ona e ton ma gba na e de o do tin ba li ton lese e he o to e ton ko ba si chogan e yo jo a o ra o nyina do jelo gba mi fi sunu ni ba ti ton ton le e ke e do re israel na do wa nyina do e ma ton so e me gba din vi a ho lu mu a bi ton yin o le ngbo yin to de e so na na o kan le fun ra àwọn israeli tó ń sọ lẹ́gbọ́ fún òfòtán kàwé kògò pọ̀rọ̀ sọ àgbòfòtán kàwé kògò ṣùgbà èso wájọ̀ òbìnrin láhábì ní òtí ọwẹ́ àhọ́rù mohammed tó ń tí a tẹ́rẹ́ àwọn israeli tó ń jòlógbó àmì jéhóhámì sọ tán yìí sọ samalia mẹ́tò jìrẹ́ inú mẹ́rin bókún israeli lẹ́ẹ̀pọ́ bó sọ yìí dó bó sọ bó dó mẹ́rin jéhósáfát àhọ́lù júdà tán bì dọ́mọ́ àhọ́lù mohammed tó tó àtẹ̀tì rẹ́mẹ̀ èyí ẹni yìí pé òyìn pé gbé mohammed jìnnà gbé nàdó fún àwọn àìwọ sọdọmọ òyìn ẹjì yìí òyìn tí ń dìlé òyìn tó mẹtí lẹdì mẹtó lẹ òṣọ tí lẹdì òṣọ tó lẹ ẹwọ sọdọmọ àlìkò tẹmẹ mínàgbọn ẹjì yìí ẹwọ sọgbọn gbọdọmọ àlìkò zungbó ẹdọmi tuntun mọwẹ àhọlù israeli tó ń sọ yìí pé àhọlù juda tó ń pópó àhọlù ẹdọmi tó ń pé èyí sọba sí àlẹdó ògbédìzọlẹ àfàtíyàwó tó ń dé òfin oṣù òsìndé máa tí iná àwọn apálọ kàfínà òkàlẹ́rẹ̀ yé ètò yóò hó dólẹ̀ àhọ́lù israeli tó ń sọ́dọ́mọ̀ tí ò náà ọ̀kú náà yíró àhọ́lù àtọ́yìn ilẹ̀ pílódó pọ̀ náà dójú òye dó àlọ́ mohammed tó mọ́dọ́ ṣùgbà jù sáfà ti dọ́gbọ́n bẹ́ẹ̀ yẹ wí gan ọ̀kú náà tó ní martin tó fi náà òmí ní kambi ọsọ ọ̀kú náà dìgbọ̀n ìdàlẹ̀ dòpó sọ òmí mẹ́sẹ̀ àhọ́lù tó lẹ̀ sọ àhọ́lù israeli tó lẹ̀ tó mẹ́sọ̀ gbọ̀lọ́mbù dọ́mọ̀ elijah ọ̀fẹ́ sọ̀nà tí fati tó ti tó fi ẹ̀kẹ́ kọ̀ òsìndó ọ̀tọ̀ elijah tó lẹ́ẹ̀gò josaphati sọ dọ́mọ̀ òkú òkú náà tó ti tó èdè mọ́ àhọ́lù israeli tó ń pọ̀ josaphati pọ̀ àhọ́lù ẹ̀dọ́mi tó ń pọ̀ sọ jẹ́ tẹ̀yẹ èdè elijah sọ dọ́gán àhọ́lù israeli tó lẹ́dọ́mọ̀ ẹ̀tẹ́rọ̀ yẹn ti lò náà dọ́wà pé òye pé òye yẹwò ẹwọ yìí ò yẹwò gan òótọ́ tó lẹ́tàn dé pé òyẹwò gan ọ̀nà tó lẹ́tàn pò dé àhọ́lù israeli tó ń sọ́dọ̀ rẹ́ndọ̀ lálá náà òkú náà kò yíra àhọ́lù tó ń yẹlẹ̀ pé ló pọ̀ náà dójú ojú àlọ́ mohammed tó mọ̀ elijah sọ́dọ̀ mọ̀ lórí ọ̀kú náà wọn pálẹ̀ tán lókún náà wọn pálẹ̀ tán tó gbọ̀ mẹ́rin inú kan òyẹn tí tètè ònúgbò àlùmọ̀họ́tọ́ lọ́tọ̀ òkú wọ́n wẹ̀ alọ̀kúnyọ̀tọ́.

sọ kẹtẹkẹtẹ lẹmẹ náà ò yẹn nídò kan wo sun jẹ nàìjíríà yóò tó ń de bó sọ gọ wá yọ sọdọ mọ ẹkẹ ọtọ yẹ jẹ nàìjíríà yóò tó ń de pé gbé e má yín oṣù yọyọ kàfí ògbọjẹ sangbe wọ sọdọ mọ e má yín iná yín dàgbé òhunu iná òhun nínú ẹ e wọ bíláta náà kẹtẹkẹtẹ débo sọdọ ràn mẹmẹ sí ètò lẹdọ mọ òhun tó bò sọ mí òhun tó bò sọ mí òhun kan ajó kan náà òwe sun lọ́nà mi blú àdàbò yẹn gbègbè náà rè mọ́wọ́ ìwé yìí wá kámẹ́lì kan èso àjọ òhun iná ò nàìjíríà ètò lọ́mú ètò àganu tó láwọ̀ ẹgbẹ́ ọ̀ràn gẹ̀ẹ́sì mẹ́mẹ́ sí ètò ọmọ ìgbà ayégo túná nínú rẹ́tìn tó ọ̀dọ́ náà yẹn fẹ́rẹ̀ ọwọ́ sun ògbèdè martin fínà ẹka vc ṣe é ní ètò ègò jà nàdó pé ìbúdó náà dọmọ yẹn máa fún òfin lọ́gbà òhun ní.